0: Idoserini. Ìyàwó mi ló bá mọ lu ìfẹ́ tí mo ní sí ẹ.
1: Má ṣe gbọ́ tẹ́lẹ̀ lọ.
0: Ìyàwó, adúró tí mi lọ́jọ́ ìṣòro òde lọ. Ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ láńjẹ láńjẹ. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ lọ.
1: Má ṣe gbọ́ tẹ́lẹ̀ lọ. Ìyàwó, adúró tí mi lọ́jọ́ ìṣòro òde lọ. Ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ láńjẹ láńjẹ. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ lọ.
0: Dalẹ́rú dalẹ́rú ọ̀rẹ́ òṣìkà, ìyàwó mi sílẹ̀ fún mi ooo.
2: Dalẹ́rú dalẹ́rú ọ̀rẹ́ ìyàwó.
0: Ìyàwó mi sílẹ̀ fún mi ooo.
2: Abi,
0: ṣọ́bí ṣọ́bí mẹ́jà ni.
2: Ọ̀rẹ́ ìyàwó,
0: ṣọ́bí ṣọ́bí mẹ́jà ni. Ìrọ́ ló ń pa, ojú bá pa kiri, ìwọ náà fẹ́ ṣe ń bẹ̀ ooo. Èyí tó ṣọ́kọ rẹ tó yàwó.
1: Afẹ́ písọ́bí báyọ̀ yìí. Ọkọ̀ lájọ́ mi rẹ̀mí lẹ́kún mi o, àmì lọ́tún. Abẹ́bí sí òjú táyọ̀, Ṣámọ́mọ́ ní Jíńdà Rẹjọ, Honda Motors, Nigeria Limited, Honda Nipa Cement, Nigeria Limited, Honda Travels, Nigeria Limited. Bàbá bí sí lágọ̀ máa pè é, bàbá olúwa kẹ́mi yẹ́ lágọ̀ máa pè é. Bàbá Wàdí yé lágọ̀ máa pè é. Bàbá Kudus yé lágọ̀ máa pè é. Bàbá Bọ̀bọ̀ tó yá débí sí Júníọ̀ Ẹ̀mí Ọlá ọmọ tó táyọ̀ mi ayọ̀fẹ́. Ọmọ tó táyọ̀ àwọn omúyí wá wọlé sí. Bámi tọ́jú kàmọ́rọ́ kẹra yìí.
0: Mo bá ṣe sọ̀rọ̀ rẹ kiri. Mo bá ṣe sọ̀rọ̀ rẹ kiri. Àwọn jẹjọ́ jẹjẹ́ jábọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Wọ́n sọ̀rọ̀ ẹlẹ́dà, Adé olówó mọ̀, ọ̀títà lè máa dé lórí gbogbo mọ́tò, Adé pátápátá gbogbo pọ̀ṣọ́. Adé ti fowó ṣe ṣì lọ́tọ̀. Mo máa ṣe sọ̀rọ̀ ẹ kiri.
1: Wọ́n ò mọ̀ ó.
0: Mẹ́wọ̀n mọ̀ ó.
1: Débí sí wọ́n ò mọ̀ ó.
0: Mẹ́wọ̀n mọ̀ ó.
1: Ẹ̀mí Ọlá wọ́n ò mọ̀ ó.
0: Mẹ́wọ̀n mọ̀ ó. Wọ́n ò mọ̀ kó wádé òótọ́ o, kàkà kó wádé jọ, kíkọ́ ló ń pọ̀ sí.
1: Òdútayọ̀ àgbò tó kẹ́yìn ni o.
0: Agbára ló lọ bú wa.
1: Àbúrá ti ló gàǹgà.
0: Agbára ló lọ bú wa.
2: Ìyá ìjà bímọ Adé,
0: ìyá ìlú mọ̀, kòkòrè tó ṣe lọ́tún ló sì ṣe débi lẹ́yìn.
1: Òdútayọ̀ bóyí ti.

láti mi Buhari àmọ́ lọ́tọ̀. Àwọ̀wọ̀ láti ọlá tún kíyẹ́ láàrọ̀ máa fi padà sí bàbá. Àwọ̀ aláàjì ni mọ̀ ṣó, ọlámiyàn jẹ́ láàrọ̀ máa pè é. Ẹ̀gbọ́n rọ lúwa ṣíná Peters. Ẹ̀gbọ́n yọ mí yọ́dún tayọ yìí.